agus an air an déirnach ar fanannacht Spectacle of Ritual ó Cali Milan. Iha ó mé féin arfuil ar radioon lifa 106.5.